0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà àwọn èdè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀mejì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Tẹ ta lẹ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí ṣèmílé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí ṣèmílé ẹni tí àwọn akọni tí ń kọrin yìí ṣèmílé ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmílé òun náà ni jésù olúwa ohun tá a dẹ̀ fi ṣèmílé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ jésù olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọn péjọ sí kí ni ẹ ń ṣe bẹ ẹ lọ káyé wọn ẹ jẹ àmọ nǹkan tí ẹ ń ṣe ń bẹ orí ilẹ tá a wà dúró sí ẹni tá a dúró tì olọlọrun láì dẹ pẹ rárá sà mọ láì pẹ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọrun nìyẹn kò sẹni tí wọn èkẹgàn rẹ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá láyé rẹ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́ bá ṣe pé mẹ́lẹ̀ ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé ń jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀ yẹn sà Yes. O ti o sele niyan ni itesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adi ti Olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a ti wo a gbe soke awo san mo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti teju mo oju orun yes bo ti re oke kiyesi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te won oke eh Jesus na
1: you are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti ani won mo so ba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la won eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun Oli mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fo so ke e soro gidi aha aha beni aha eh eh latorun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri o to eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun ẹni kẹni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwa tá a wà ń bí ní a kì í ṣe ènìyàn lásán ẹ jẹ́ àgbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi Júdásì bíi nǹkan kan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu Oluwa ma nfara mo ibi to gbe ma ngbadua o je won omo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wipe awon eran ko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pandan won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayi ninu ifidi fo ni baye ba mi sugbon gba ti mo ji dede bi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu oluwa na yin nban din le ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo okitele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi ita ti jo mo alaafia won o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ino me lo se yen akori ye ti kori daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró. Àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o. Wọ́n bá ti ṣáájú wọn. Bọ́ba jẹ́ràn sí Ọlọ́run tó lẹ́bùn kan. Tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ mọ́ ọ. Àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ. They are very many in number. Tó o bá dúró, kò sí tí o lè ṣẹlẹ̀. Emi le fi gbogbo ẹnu sọ fun yin wipe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won kese pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolo ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada
2: hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlómọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú ẹ̀ka tó lọ. Gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀. Bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní. Bágbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni. Adébítà ti béèrè agbára. Ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní. Bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọrí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ. Gbágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tulẹ̀ bí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ̀ tí wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Did you hear that? We are poor dear, my fellow. And when you're alone, it's a good one. Yet, or a share to come in, I got a beer, a barra, into better or a share.

0: things, it is we, parents and the teachers in the house of God.
1: Àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga wọn sọ̀rọ̀ lòdì sí nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn tá a jẹ́ ìránṣẹ́ ọlọ́run láàárín wọn ti èwe àti àwọn òbí ni a ní iṣẹ́ láti ṣe.
0: I told you that we have three critical things there.

0: ààrẹ parata kò lè ṣẹ́gbóni ìjọba rẹ́dùn mọ́ wáyé yòó máa jọba lọ oníwà ọ̀tá kò lè rọ̀ lóye alágbára ta kò lè ṣẹ́gbóni ìjọba rẹ́dùn mọ́ wáyé yòó máa jọba lọ oníwà.
1: Bájọ́

0: balẹ̀. Sori ti aisan kan ba wa lara re.
1: You know if there's any sickness in your body system.
0: O gbọdọ sọkalẹ si mi.
1: You must come down here.
0: Ti o ba laisan kan lara to
1: fẹ
0: ko lọ.
1: If you have any ailment.
0: Sọkalẹ si ibi.
1: Come down to this, get down to this place.
0: Wa wa aisan yẹn o ni ri mọ.
1: Gbogbo
0: agbára ló ma fi kọ́ nìyẹn.
1: You are going to sing this song with all your might.
0: Má ṣàwádà bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ ṣiṣẹ́.
1: God want to perform.
0: Ọlọ́run fẹ́ ṣiṣẹ́.
1: God want to perform wonder.
0: Are you ready?
1: So ṣe tán.
0: Kò ṣàjọ. Are you ready?
1: So ṣe tán.
0: Wọ́n respond. Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bá bá wa.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run bàbá lọ́la.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run adìyẹlé.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run odúbànjọ.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run dúró jayé.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run ọ̀bádàre.
2: Ọlọ́run àwọn bá bá wa.
0: Ọlọ́run àwọn bàbá wa.

0: iṣẹ́ rẹ ni
1: sáré síbi òun ló dá wa dúró
0: débi ẹjọ́ dàgùtàn ló sọ mí dọmọ ogun ayé kò borí mi o ibi mo dé iṣẹ́ rẹ ni tó lọ pé mi débi ẹjọ́ dàgùtàn ló sọ mí dọmọ ogun ayé kò borí mi o ibi mo dé

0: sáré jáde bọ̀. Mo dúró síwájú nítorí ìwọ nìkan.
1: I stand if you have 500
0: naira. Tó bá dá mi dúró.
1: Don't delay me.
0: Mo kàn mọ́mọ́ wá síbẹ̀ yẹn.
1: I just decided to come to that level.
0: Kò má sọ wípé wọn ò pé nǹkan tó ní lọ́wọ́.
1: For you not to say they don't call what you have.
0: Jù síbẹ̀ kò dúró. Kò gba ọ̀rọ̀ àṣẹ yìí.
1: And receive the word of authority.
0: Ẹ̀bùn tó máa mú délé fún ọmọ.
1: He give take home for the children.
0: Tí ọmọ máa fi mọ̀ wípé màá mi lọ sí
1: kámpù. To know that my mother went goes to camp.
0: Olùkọ́ ìwé.
1: Children teachers conference.
0: Ẹ̀bùn yẹn.
1: Their gifts.
0: Ní ìṣẹ́jú yìí.
1: Right now.
0: Ọ̀run ṣí ọ̀run ẹ̀bùn yẹn sílẹ̀. Lórúkọ Jésù, ó yá gbà.
1: Receive it.
0: Ó kéré, ó yá gbà.
1: Ah.
0: Ó yá gbà.
1: Receive it.
0: Ó yá gbà.
1: Receive it.
0: Ó tún dá wa dúró.
1: He still delaying us.
0: Ilẹ̀kùn ẹ̀bùn yẹn ṣí.
1: God of gifts.
0: Tó o bá ti ń délé báyìí, ọ̀nà àwọn ọmọ yẹn kó là. Kí wọ́n rí bá ti ṣe. Kí wọ́n rọ́nà gbégbà. Ògo ni fún Ọlọ́run. Jésù Olúwa wa. Máa fi sílẹ̀ bẹ̀. Nàwó ẹ̀ méjèèjì sókè.
1: Lift up your two hands.
0: Lẹ́ẹ̀rín ẹ̀yin olùkọ́ ìwé.
1: Among you children ministers.
0: Mo dúró níbí mo pàṣẹ.
1: I stand and I command.
0: Bó ti wù kẹ́pọ̀ tó.
1: No matter how.
0: Lọ́nà fún ọdún ìṣe ọdún tó ń bọ̀. Lọ́wọ́ òkè ikú ò ní wọ agbo yín.
1: Death will come. Death will not come among us.
0: Ẹ ṣàmì ikú ò ní wọ agbo yín. Gbọ́ mi tí a bá rí ẹnikẹ́ni. Tí wọ́n ti dámọ́jẹ̀bù ikú lórí ẹ̀ nítorí ìṣẹ́jú àti wákàtí tó wà yìí lórúkọ Jésù ayé ikú dànù. Gbọ́ mi níwòye ọdún tó ń bọ̀ ìlera pípé ló máa fi wá bí. Gbogbo ẹ̀yin executive pátá ìlera pípé lè máa fi wá bí. Gbogbo olùkọ́ ìwé pátá ìlera pípé lè máa fi wá bí. Ẹni tọ́lọ́run fi ṣe orí fún yín ìlera pípé ló máa fi wá bí. Lẹ́ẹ̀rin yín a ò ní gbọ́ ikú. Àwọn ewé gbogbo tẹ́ ń ṣàkóso lórí wọn ìkankan ò ní yọ sọnù. Wọ́n ti rí bá. Àmì. Àmì. Àmì. Àmì. Tí Jésù bá fa bíbọ ẹ̀ṣẹ́ yìí àbí tó bá dé lónìí mójú sí ọ̀la. Èmi àti ìwọ á fi ìjọba ọ̀run ṣeré. Jésù Olúwa wa.
1: In Jesus' mighty name we pray.

0: bí a ǹjẹ́ wọlé bọ̀ yẹn ẹ ti ká gbàdúrà. Orúkọ Jésù.
1: Àmì.
0: Orúkọ Jésù.
1: Àmì.
0: Ọlọ́run alágbára bí ó ga o, a dúpẹ́ rẹ fún ìgbàpadé wa láti àárọ̀.

alagbara ọlá tó fọwọ́ alagbara gbà lọ́wọ́ alagbara ayé ti fàdáyà tirẹ̀ nílẹ̀ láàárín.

0: torí pé wọn ò mẹni tóbi lọmọ àjèjì ni kò sẹni tó mọ bí tó ti ṣe wá. Wọ́n wípé olódùn ni torí pé òun ló mú gbogbo tó lè ṣohun gbogbo. Ọmọ ìbẹ̀rẹ̀ ohun gbogbo kò sẹni tó mọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

0: mi lọ.
1: Olúwa ràn mí lọ́wọ́ bàbá.
0: Heavenly Father,
1: láti gbé mi agbára rẹ.
2: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
0: Step to the place of power is not an easy thing.
2: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
0: For God does give grace to people to get there.
2: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà